José. Ọ bẹ́bíà bẹ́yìn sẹ́, nẹ́sọ ní bọ́sán mi kúrúmù náà bẹ́ wọ́. Onyàmíà sẹ́m ẹ̀yẹ nù kwẹ́ntì nù. Ọ bẹ́bíà yìn sẹ́, ìwọ bọ́sán mi kúrúmù. Ètì ẹsẹ̀ pápá bí ẹ̀rọ̀dẹ́ ẹ̀kọ́ fún mi wọ́n nù. Ẹ̀bẹ́ bẹ́ mú àṣà náà mẹ́ fìrí ẹ̀sì wọ́. Nẹ́sọ ẹ̀bẹ́ bẹ́ mú àyè jìnnà mi á mi sọ. Ètì mi mẹ́ mú sọ́sọ́ àyè jìnnà mi sọ wáyé. Onyankopɔn pɛbɔne me deɛ ne sɛ mɛyɛ neɛ tene.